ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótùú tẹ gbádùn jù olótùú ọlá.